Ayé wa ni yo, ayé wa ni yo lọ́wọ́, ṣùgbọ́n a ní fọkàn balẹ̀, a lè má nílé lórí o, òrèǹté ló dé kàn pé ní o, ẹ bá mi kí yóò wúre, ṣálá tún máa wúre, ṣálá tún máa wúre.

0: ọmọ ènìyàn yé o
1: lọ ṣọ́ra o.
0: Ayé tuntun, I'm sorry o, ayé tuntun ayé kamara yìí, wọ́n bá ẹ jẹ, wọ́n bá ẹ mú, ṣùgbọ́n tán bá rí pọ́n tán, wọ́n padà lẹ́yìn.